agbára ní ogun ẹgbẹ́ orí sókè ẹ̀yẹ lọ kí a sì gbé yín sókè yín lẹ̀kún ayérayé.